Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Ufa, Uf